0: kwasi adraben sanoa akan hano no nim se bi akora no wa hu wadia wade papa paimu asoso papa paimu ana wo drabe san kwasi a draben etu ase wa no ka kire pesin yes bi enu se me shiramu mun shinamu kofo next stage nu na ejuma ni discipline me sha ko paint in private car nkwara de be ko okofie ne yire busa hye ne wanya adwuma na osi da bi adwuma we dia me first bomb ayato abome no second an hwe ya ulma e matu bro wose si wo ya o ya ne a
1: yeshira
0: ah gabi mani jin ho se wane maame bi na ye adwuma na adwuma wo mo ye no eye fufu fufu reso ne adwuma yi na ketua de ye jalad be jalad be jashi omo di ho free na tua no so ye na ma me no ade bi ye bi aso bo nyo bata ho ma me ni muni mpa wodi ti kwala na tam rofro ti we ba na ko we ba na ko na girl ba ko woni ma me na tena 15 years kese wa finally on fa ma me no wotu me fa pan no ofa no nya de siwa ma me se hane de panshi u jimi ni titi bonto kurasi ni ba ya titi wa mo ni ate pan no onya ma me ni nya ka po se u de mayi ka ho a me ti ka ho an ka ye eti ma me di ma me de ne nai di na temo a no ka kire ma me ni se ma me ni san fa de tin ka na ma me ni ewu wani ma me na tre 15 years enen kakran kakra wa to kuma se plot wa si ni 2 rooms wọ́n mọ̀ mọ̀ ń tún mi àti náà yìí náà kọ́ ẹni bí nínú nìyàm tó ń ṣúó nyàmùtẹ́rẹ́ nyàbírí mẹ́ ìwúradé jẹ́ mẹ́ ìwúradé wọ́n sì wọ́n náà ìwúrẹ́tọ́ yẹ́ díẹ̀ ẹ wọ́n nù etu wọ́n sì wọ́n yáwó yẹ́ níyà
1: yẹ́sìrà
0: yẹ́sìrà
1: ọ̀tá yẹ́ níyà
0: sẹ́ wọ́n tà yẹ́ nsú à
1: yẹ́ pínlẹ̀ so
0: yẹ́ pínlẹ̀ so
1: ọ̀sẹ́ yẹ́
0: dín
1: à
0: wo dia ye se wi diri wa yaka wo ni okuma yaka wo bla yaka wo ni anyere wo ni na yaka wa se wa ni na yaka wa danfo ni na yaka wo church member wo ni na yaka o bible ni se se wo se ye dini a
1: ye nyaka na ye se wi ye se fi
0: o su ye se wi dini praise se worship wa gai twini a wo bo wa gai emeku a wo dwani wa gai youth no wa gai yebie ya no tie o kakra bi asolo no wagai ene na enu mle wutie awurade wo hu mbo awurade wo hu mbo
1: amen
0: wudi ya wafu mu na no atia wo waye bibia mna tu se didia bible no se se wo wa hu nyansam fa nchenu a wagio wo solo so wo fa so de nche wuda last quotation first peter chapter 3 verse 8 to 12
1: ba kuye
0: nti tie eso asem no wo se bia kuye
1: odo
0: odo
1: ahobrasie
0: ahobrasie
1: anybody for free
0: anybody for free bia ko ye odo ahobrasie anybody for free
1: na wie ye ne se
0: na wie ye ne se
1: nya munya adwonkro
0: munyina munya adwonkro
1: muhunu emma mo ho
0: muhunu emma ma mo ho mo ho
1: mono do mo se nuano
0: mono do mo ho se enuano
1: moya mo hyehye mo emma mo ho
0: moya mo hyehye mo ma ma mo ho
1: munyina ahobrasie adwene
0: munyina ahobrasie adwene
1: mo mfa boni ntobie boni ka
0: bo sem kese ma bible no mo mfa boni ntia obia bone suka
1: enso monfa oyɛ ntia oyɛ ka
0: monfa oyɛ wo so ntia oyɛ wo ka
1: nemo munhyira
0: nemo munhyira
1: sɛ wemu no frɛ mo sɛ
0: efri sɛ wemu ne frɛ mo sɛ
1: momagi nhyira
0: momagi nhyira sɔgya wo naso afɛ bompa ye breti wa wa bi na ka kyerɛ urade sɛ wọ́n mọ̀ ní fẹ́fẹ́rẹ́ ní bọ̀dẹ̀ fàchẹ́ hóhùn fìtí sábẹ́rẹ́ dùn kọ́ wọ́n ní ẹbí àyàká asọ́lẹ́ àwọn tìm sẹ́ntì dùwẹ́ bí ntì jùmẹ́tì ẹ̀ sẹ́sẹ́ wọ́n dín wọ́n asàfùnúm wọ́n jà ẹ̀ dì àtọ́ wọn. bọ̀mpáyẹ bọ̀mpáyẹ bọ̀mpáyẹ bọ̀mpáyẹ kẹ́kyẹ́rẹ́ wùradé jùmẹ́tì ẹ̀ sẹ́sẹ́ wọ́n dín wọ́n asàfùnúm diẹ wọ́n bí ayé ntì wọ́n jà ẹ̀ dì àtọ́ wọn. efiem wọn kuma anum wọn sọ anum wọn ni anum wọn ni wọn ayé àyàká adwuma mu baabi a wosu adwuma wọn ni obi nkasa wọ họ nanso wọti nyanko pọn asọ fie bọmpa yẹ kakyire awurade bọmpa yẹ kakyire awurade kakyire awurade ọmọ abọ nifa kyẹ.